0: mi lọ.
1: Olúwa ràn mí lọ́wọ́ o bàbá.
0: Heavenly Father.
1: Láti gbé ní agbára rẹ.
2: Ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
0: Step to the place of power is not an easy thing.
2: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
0: For God does give grace to people to get there.
2: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà.

gbẹ̀gà mi. Ọmọ rẹ̀ kan ṣoṣo ni Jésù Olúwa. Ẹni tí a fẹ́ mi mọ́ lóyún. Ẹni tó ń ṣiṣẹ́ ìyanu ni. Ó jìyà lọ́wọ́ Pọ́ńtù Pílátù. Ẹni tí a kàn mọ́gi agbélẹ̀lẹ̀.

0: ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́n lọ́gbọ́n Jésù kí gbogbo ẹni tó dìde tó jókòó kó dìde. Dìde.
1: Hallelujah.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
3: O ni rin arinna awon ede kan be nbe ti Jesu Oluwa lo ta fe fi gbadua o se ta fe be loni ju agbara lo sa ba agbara ba de iko lo yo pada bi agbara ba de ona to di ola bi agbara ba de ohun to ku ninu aye wa yo ji ninu we Johanu ni ori keji de logun eni ti o kan ya ma ba mi ka pele pele a fe wo awon akansi oro kokan to wa nbe lati ese ikerin le ti bere nitori na bi Jesu Oluwa ti mo gbogbo nkan ti nbo wa baun ta le nwa ibere akoko niyan o ta le nwa toro ohun mo wi pe ohun ni won nwa lati doju ogun ko lati yeye re lati so fun pe o to eni je npe lomo olohun tabi alagbara sugbon o nitori pe ina yen be nbe agbara yen be nbe ase yen be nbe oruko yen be nbe oki yen be nbe o le fi enu ara re so confidentially pe ta le nwa yes won ra lohun pe Jesu ti Nazareti ni o wi fun pe Amen yi. Ene ti o fi han. O pelu won. O de meji o. Amen yi e mo fe ke ma tele mi ka lo. Yes. Won bi seyin. Won sugulu le. Yes. O tun bi won lere le keta. Te ta le nwa. Emini yi be mi le ba nwa je ka won ti o mo kankan nipa mi o mo lo a fe beere agbara olohun ka to lo idi ni pe eni ta fojujo eni te mi se mi le ẹni tí gbogbo olùsọ àgùntà àtàjì ìrètí ń bẹ ń bí semele ẹni tí àwọn akọrin tí ń kọrin ń semele ẹni tí ẹyin gbogbo tẹ dúró ìsemele òun náà ni Jésù Olúwa ohun tá a dẹ fi semele ni wípé gbogbo agbára láyé àti lọrun ọwọ rẹ lọ wà ẹdẹ ojọ tá a ti ń bá bọ bá a ti ń wọlé pẹlú ẹ tá a ń jáde pẹlú orúkọ rẹ kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé Olorun to fe se nkan tuntun bayi emi ni ile ekini igbodi emi ni ile ekeji pe so pe won bi seyin won subulu le agbara lo je besa agbara la fe bere ni bi tori ati rawo eyan ti nbere pe nibo na pe jo si kiran se be e lo kaye won e ja mo nkan ti an se nbe ori ile ta wa duro si eni ta duro ti ololohun láì dẹ̀ pẹ́ rárá rárá sà mọ̀ láì pẹ́ rárá rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọn èkẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé anna nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán Ame ye ye ma lo. Sugbon ani di agbara Olorun. Ani di agbara Olorun. O wa so fun won pe to ma se pe mi le nwa. Emi na kuku ti mo pe nkan kan o sele. Mo mo pe mi le nwa. Gbogbo awon to do ipata e je won ma lo o. Se ri eyin oluso agutan e je gbadu abi eni won wa. Nitori pe tani kan ba ku ninu jo gba. Nibi to gbe njosin iwo na nwa lati ba se eje. Ore godo mura gan. Ba la boyun ba bi mo ti. To dabi eni wi pe
2: this is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
3: Ndoba mo ti won ba da eni kan duro to se pataki nibi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na fi ise ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti n wa yin eyin ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wi pe eni ti won wa lo mura kankan kan yen o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo Olorun lara wa. Yes, o ti o sele niyan ni je si waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si oba awon oba jidide nle adi ti Olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su eh bi a tin wo a gbe soke awo samon pa Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi a ti tejuma oju orun. Yes, bo ti re oke kiyesi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te n wo ki eh Jesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yin lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan. So ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan la we yan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh eh e fon soke e soro gidi aha aha be ni aha eh eh latorun oye okuta ko na lenu ona ojo ko le eh eh aha won wa riri oto eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kere la nbe lati se kejila oni looto looto ni mo wi fun eni kani to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi a ki ise eniyan lasan e ja gbadu abi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni ko kan wa ma je ri si agbara ta ni o agbara Olorun agbara la fe beere fun gbogbo àwọn tí wọn kóra wọn jọ bí júdásì bí nǹkan kan tóró náà lọ mọ gbogbo ẹ orí òkè ibi tí jésù lọ máa ń fara mọ ibi tó gbé máa ń gbàdúrà wọn jẹ wọn ọmọ pé bẹẹ bá fẹ mú ẹjẹ ṣáájú yín ẹni mọ ọmọ dáadáa ni bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ yẹn ẹni tó mọ ọ tó mọ mi tó ń rọjọ wá kiri kó mọ ọ̀nà tí wọn lè gbà mú wa irú èèyàn bẹẹ ó máa sùn kò ní jí mọ. A fẹ́ béèrè fún agbára Ọlọ́run. Torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
3: Ju Jésù yẹn lọ. Ó ṣe pàtàkì o. Ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa. Ní àkókò kan sẹ́yìn, mo wà nínú ilé lórí tírísítà. Mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí yìí ni. Mo wá rí wípé àwọn ẹranko kan tí wọ́n ń pè ní ọ̀bọ mi mọ bí wọ́n ṣe dọwọ́ wọn. Nínú ìsìpayá yẹn, wọ́n dẹ̀ gbígbọn dání. Wọ́n yọ mí wò báyìí. Wọ́n yọ mí wò báyìí. Wọ́n yọ mí wò báyìí. Orí tírísítà tí mi náà wà yẹn, mò ń forí gbàdúrà. Mo ń forí gbàdúrà. Òjijì mo gbọ́ gbàá tí wọ́n yẹ̀ bá yẹn. Nínú ìfìdìfọ̀ ni báyẹn bá mi. Ṣùgbọ́n nígbà tí mo jí dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀ mo dábẹ̀ mọ̀ nígbà tí mo jí yẹn. Ẹ̀mí Ọlọ́run wá ń sọ fún mi pé ìwọ kọ́ náà yìí ń bọ̀n. Jésù Olúwa náà yìí ní bọ̀n. Délẹ̀ kó máa yìn mí. Mo bá bẹ̀ sí yí lẹ̀. Mo bẹ̀ sí yí lẹ̀. Ẹ wo ibi ó tán sí nìyẹn. Irú èèyàn ò lẹlòmíín pariwo yéé ó sì tán. Nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn ọba agbára Jésù lára wọn. Púpọ̀ èèyàn lọ jẹ́ pé ìbọn tó bá wọn níbọn gbèsè nítorí pé wọn ò lágbára. Bí wọ́n ti yìn wọ́n níbọn wọ́n lo òkè tẹ́lẹ̀ wọ́n ti já wálẹ̀. Ìbọn gbèsè ti bà wọ́n. Àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọ́n. Wọ́n rí bí ìtàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́. Àwọn kan ìbọn iyì méjì bà wọ́n. Bí wọ́n bá débi àdúrà kàkà kí wọ́n pọkàn pọ̀ kí wọ́n máa ṣe dáadáa. Ẹ̀mí yẹn wọ́n máa sọ fún wọn pé ìbọn ọlọ́bí àdúrà kan lánàá. Tí o gbàgbé ètò lọ ń jẹta. Ìbá dùn àtọ̀ ń gan ti ègbóná jẹ lé lọ kí lọ wá mú bọ̀. Irú àwọn fà yẹn la fẹ́ kí agbára Jésù Olúwa kó fàyọ kúrò lára wa. Ìgbà tí mo bá fẹ́ pe àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹ. Iná mẹ́nu sẹ́yìn akọrin yẹ ti kọrin dáadáa bẹ̀ tí náà yóò ti tò gbọ́dọ̀ tó ni o. Torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn. Bá a ti ń gbókìkì ayé fẹ́lẹ́ tá à ń gbókìkì gbogbo wọn. Àwọn kan ń kilẹ̀ lẹ́yìn wọn. Ìbá ṣe pé wọ́n dúró. Àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o. Wọ́n bá ti ṣáájú wọn. Bọ́ bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó lẹ́bù kan tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ ọ́ mọ́ ọ. Àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ. They are very many in number. Tó o bá dúró kò sí tí o lè ṣẹlẹ̀. Èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí nínú ìjọ àpọ́sítélì ti Kristi Olúwa ti gba ògo. Mo lolúwa gbògo. Sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé Olúwa ti gbògo láyé mi. O sọ̀rọ̀ sókè o. Mi ò gbọ́ dáadáa o. Bí Jésù Olúwa ọba ṣe é mú tí wọ́n san gbogbo ipá. Bíbélì sọ pé fúnra ara rẹ̀ lọ́fẹ̀ẹ́ mi ẹ̀ lílẹ̀ fún wọn. Kìí ṣe pé wọ́n mọ̀ pẹ̀lú ipá. Ipò tó yẹ káwa náà wà nìyẹn. Agbára la fẹ́ béèrè fún báyìí. Nítorí pé bí nǹkan ti wà láyé wa àwa náà mọ̀ pé nǹkan ṣe gẹ̀rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá ti wá débi agbára yẹn mo fẹ́ kẹ́ béèrè bí ẹni tí ò bá rí. Òwò rẹ ti rún gbagbara bade yóò dìde. Ọ̀nà rẹ ti dí gbagbara bade yóò dìde. Gbogbo tó dàrú láyé rẹ pátá lọ́lọ́ ní agbára láti ṣàjọ. Níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ̀ lẹ̀ fún ìfẹ́ ta ni o fún ìfẹ́ Ọlọ́run. Hallelujah. Ẹ bá ń ké dáadáa. Ẹ bá ń ké dáadáa.
1: Hallelujah.

ṣí ni níyè láti mọ ohun tó tọ́ àti ohun tó kàn. Ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ agbára di ọ̀tun. Ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ aláìsàn dalára pípé. Ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ kúdìẹ̀. Lékáyába kúdìẹ̀ àbàsùdẹ̀ àbálékéyà. Ẹ̀mí tó ń sọ ikú di ọ̀ àyè.